0: owó lọ sí mu lẹ jẹ ẹ ká lẹ jẹ ló jarọ ní àyẹ pé má sí mu wá bí a bí yá mi kàn mẹgbẹ lọ wá. Bọ́mọ láyé ibi àwọn ìlú ọmọ mi jánu kọ fún ìtàrẹ. Wọ́n á dé gọ́mọ láyé mi ká ìwé yìí. Mọ̀ ọlẹ́rìgbà ọmọ àláyà ẹ wí ìdí àwọn ọba ọjọ́ ọ̀pẹ̀ ẹni jẹ ẹnu. Mára kò ní mọ́ ọlẹ́rìgbà ọmọ àláyà. Mára kò ní mọ́ ọlẹ́rìgbà ọmọ àláyà. Kẹ́ ìwé ìdí àwọn ẹ̀rẹ́gẹ̀ ọ̀nyà rẹ̀ ní kẹ́nu. Àìtẹ́ wọ aṣọ bẹ́ẹ̀ gẹ rìn ín wà ń pa. Nẹ̀nu bọ́ ni kò lọ́ ẹ̀ nínú iṣẹ́. Ìní ẹ̀dọ́ ẹ̀
1: ET Winnyo Old Radio.
0: Hey, ya boy, ye ke mwa ver uno ritelo a me mi ya winishani. Okay, shobe ready. Ya boy, ye ke puda o duwa bo abino mi ya winyu news. Hey, kamando we mwa ver uno ritelo a me mi ya winishani. My name is Shawa, I'm a teach. Me you be rude, I'm a teach. I show them to you. Okabu, I'm you, I come Shawa. Where are they go, one journey? I'll let you pass you, pass you. Come log on, yore, yore. My name is Shawa, I'm a teach. I'm a teach. I'm a teach. I'm a teach.